na na watwi mu na MP bako nkomodie bi bae de ba be bo MP no nkomo no na fe ye de editorial wa fonso abrel